ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowóde dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa nítẹ̀ ṣé o mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu ah fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé èdùmàrèjẹ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowó de dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa nítẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ̀fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayetoro Itili Ogun State ọkọ 0703106167 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
1: The station where they hot.

0: Fi-Fi Radio 107.3
1: Anima 5. Ah, ọ̀rẹ́ mi, níbo ló lọ lánàá tó sọ fànù? Ah, fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe, ṣùgbọ́n bó lọ̀rọ̀ ju alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní, láàlá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́, pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ wà, níbo ló bá lè rẹ dé? Kò mà sí kékeré akàn tí kìí nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́, ṣé o mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn? Ṣùgbọ́n ṣá o, bó kò bá jìnà ìlà kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ ta lé ni, o fẹ́ ra lé ni, àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn sáfísìsì wọn ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí: Estate Agent, Land and House Sales, Filling Station, House Management, Real Estate Consultant and Developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó de dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 070-31-06-1687 or WhatsApp 080-23-89-4569. Wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewé Ńlá Property and Renovation. Ká lè jọ fowó

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
1: The station where they hot.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowóde dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wẹ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.

0: Fi-Fi Radio
1: 07.3
2: bó ṣe ń mugò kan odidi blọọkù saiti kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ilá kìí kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe do nílé bá a ṣe do nílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ address wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State or call 07031061687 or WhatsApp 08023894569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó ṣ

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé èdùmàrèjẹ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowóde dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayetoro Itili Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

0: Fi-Fi Radio 107.3 Anima Fi.
1: Ọ̀rẹ́ mi, níbo ló lọ lánàá tó sọ fànù? Fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe, ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní, láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́, pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ wà, níbo ló bá lè rẹ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́, ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn. Ṣùgbọ́n ṣá o, bó kò bá jìnà ìlà kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ ta lé ni, o fẹ́ ra lé ni, àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn sáfísìsì wọn ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí: Estate Agent, Land and House Sales, Filling Station, House Management, Real Estate Consultant and Developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106-1687 or WhatsApp 0802389-4569. Wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewé Ńlá Property and Renovation ká lè jọ fowó.

0: Fi-Fi Radio 107.3
1: Anima Fi. Fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe. Ṣùgbọ́n bó lọ̀rọ̀ ojú alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́. Ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́. Pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ̀ wà, níbo ló bá lè rẹ̀ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ̀. Ṣé o mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn? Ṣùgbọ́n ṣá o, bóko ò bá jìnà ilá kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀. O fẹ́ talé ni, o fẹ́ ralé ni, àtoríṣiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn services wọn ni Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí. Estate agent, land and house sales, filling station, house management, real estate consultant and developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowó de dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayetoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106-1687 or WhatsApp 0802389-4569. Wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó.

0: 070-31-06-1687 or WhatsApp 080-2389-4569.
1: Wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Iwe Nla Property and Renovation. Kálẹ̀ jọ

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mú gò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá ṣe donílé bá ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ̀fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

0: Fi-Fi Radio 107.3
1: ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa nítẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bókò ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa nítẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowóde dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fún

0: ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tágbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfíìsìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106168 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
1: The station where they hot.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa nítẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá tí fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ̀fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ni tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísirísi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayetoro Itili Ogun State ọkọ 07031061687 or WhatsApp 08023894569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó.

0: mọ́lẹ̀.
1: Àdírẹ́sì wọn nìyí. 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtẹ̀lẹ̀ Ogun State. Ọ̀kọ́ 0703106-1687 or WhatsApp 0802389-4569. Wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewé Ńlá Property and Renovation. Kálẹ̀ jọ fowó

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State or call 070-3106-1687 or WhatsApp 080-2389-4569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.